Tuba na batso, te yong pe kawa jin si, gong ri rawi kuni kar chen, sayi ge ju li bar jin pe ni chun dar, na nga mo ne boda si, zanlen kong la yong sutra batang, ne la zun si, pa nga din pe, pe re mo mo mang zu jia, rong ri cu ni jia kaya u tong tun pe, tu mo ma yi pe, san pe de ni zu tu si yu pe, pe je re ni jia zan na, rong jia ri zar pong zu chu jia, za chi no ba shay tang, ma re re ni jia gar si cha cha cho yu. Tēnā tērēn tāshī jātū nīmōntara ngā tsū chāndū kārū shē pārdī pēchū ngārvī kōmpār yōngwāntā mījār ngārvī njāshūk dīngbī mīndu shē.